0: Radio G 101.5 FM.
1: Wọ́n ní kí n rántí àṣálẹ́ o, àṣálẹ́ la máa ṣe. Ẹyọ bàbá ń ta wá tó ń fi góòlù ń ṣeré. Àwa ò ní sanwó níbodè òdílé. Ìkówé ìjìnlẹ̀ abúgbọ̀ jálẹ̀kùn ẹ̀.

0: Olùjàlámàbọ̀, Olùjàìlì, lọ́jọ́ tán fẹ́nu òrùdì wí tí rẹ̀ wọ́n ní kó rúbọ ob àti iyọ̀ ló fi rúbọ látọjọ́ náà wọ́n ti fi ọ̀rọ̀ rí sọ́tí ẹ o àtẹ̀wé àdàgbà ẹfẹ́ mi yọ pé tèmi àtẹ̀wé àdàgbà ẹfẹ́ mi yọ pé tèmi
1: sound of the drum
0: Egypt the land that gave birth to writing philosophy science religion